àwọn òwò tí ó lè kó bá ẹni tó lè kó àrùn bá ẹni kọ̀ọ̀kan wá tí ó sì lè kó àrùn bá àwọn ìdílé wá ìlànà rere ni pé kí a gbá àwọn ìdọ̀tí wa jọ ní àwọn igbá ìdọ̀tí kí a sì fi lé àwọn tí wọ́n ń kó àwọn ìdọ̀tí lọ́wọ́ tí ojúlé iṣẹ́ ta mọ̀ sí SJDS láti nígbà tí wọ́n ti ń gba àwọn àdúgbò wa gbogbo wa lápapọ̀ ẹ jẹ́ kí a dáàbò bo àlàáfíà wa àwọn agbègbè wa pẹ̀lú ìgbẹ̀yìn ọ̀la àwọn ọmọ wa bí ẹ bá fẹ́ mọ àwọn ọjọ́ tí wọ́n ń gba àwọn àdúgbò láti kó àwọn ìdọ̀tí wọ̀nyí tí ojúlé iṣẹ́ ta mọ̀ sí SJDS ẹ pè wọ́n lórí ẹ̀rọ ta mọ̀ sí 01 89 89 10 09 àbí èyí tí a mọ̀ sí 01 40 42 89 89 ẹ tún lè pè wọ́n lórí ẹ̀rọ WhatsApp ta mọ̀ sí 01 89 89 10 09 pẹ̀lú ojúlé iṣẹ́ ta mọ̀ sí SJDS ẹ jẹ́ kí a kópa nínú ìmọ́tótó ìlú paraku àti ẹwà rere rẹ̀.